Na mi jẹ na mi jẹ na mi kan ni awa ya na ẹjẹ sẹ onyame ọyọ ọdọ apa wọn ma ni ọ ni bi ẹnyẹ bi yẹ mu fi ẹyẹ tó tún ni ní àgàní ẹfà yẹ ẹnyẹ fi ẹ ẹnẹ wọn ma yẹ sẹ bíà na ọdún na nídìí ẹnu nyam ẹnkan ẹnkanu wọn ẹtùmọ kẹsí àwa yẹ wọ yẹ ìṣẹ́gàn ni di ayé nǹkan ni di.